0: ṣe ń tọ̀ èyí tó ṣẹlẹ̀ ní dnd ilé
1: kò ṣàgbára mọ́ omi ara ti tán wọ́n ti fomi ara wọn somi ara tiwọn.
0: ó wá àtijọ́ náà wàṣíù wa ọmọkùnrin kan bẹ tí máa ń ṣe gánragànra lọ́dọ̀ wa tílẹ̀ bá ti mọ́ màmá kírun lẹ́gbẹ̀ẹ́ kan yóò wà tán ọlọ́run òjijì yóò àmọ́ pariwo sí mi létí mo wá dìde ń jọ́nà mọ́ ni wàṣíù ọmọ pé ara mi ò yá bó ń ṣe ń pariwo kíní yìí ń disturb mi lọ́ba ni ìyá yàwùsá ẹ wò bẹ́ẹ̀ ṣe rí ìgbà tẹ wà lọsibítù táwọn wá kí yín òun rí pé ọstíjì lẹ fi mí tẹ ìyanu báyìí òun fẹ fún yín ní òróró àmọ òun ọmọ bí òun ó ti ṣe mo ní òróró tá à ń fi dín àkà ó ti tó mi para kò níwájú mi lọ bá sì mú ọmọ rí mínírààsì ló bá ṣẹ sí ó gbé sókè báyìí mo bá ní ibi tó gbé sí tí èkúté bá dànù ọ wà mú ọmọ rí rẹ ńlẹ lọ bá mú omi ló bá bù fún mi lọ bá ní àwọn wá síbi báde ó dákọ ibi ibẹ
1: ní jesus
0: city ipa àwọn òun gbé àwọn ajá kan wá látẹkọ ni gbà tí wọn ń lọ ni wọn fún òun ní òróró àti omi yìí mo bá ní ìwọ gbé kalẹ sẹgbẹ mi ń bẹ èmi mo bá sùn nígbà mo jí ọkàn mi kàn níyà mú omi yìí ni bí mo ṣe mú omi mo wá da pure water sí mo wá mú gbà mo mú mo sùn mo sáré pé àwọn ọ̀tọ̀ sẹ́rẹ́sẹ́rẹ́ tí mo máa ń ṣe kó ẹ ọkùnrin.

0: ayé lára mi. Wà á fi bínú mímọ́ ti jáde ni. Ẹ̀yin ò fa ayé lára mi. Ẹgbẹ́ àwọn Olúwa láti ìṣẹ́jú yìí lọ wá. Ó yẹ kó jáde lára mi lórúkọ Jésù. Ó yá. Ọ̀rọ̀ mi lọ́wọ́ rẹ̀ o. Àṣà Likada yada àṣà. Jésù Olúwa wá. Lọ́wọ́ yẹn méjèèjì sókè. Ọlọ́mọ lọ́yọ̀ ìyá yìí. Wọ́n mọ̀ ti lò tán. Gbogbo ẹ̀yin tí ẹ tètè fura. Tí wọ́n ti ṣe àṣeparí iṣẹ́ sí ara yín. Jẹ́ ń gbọ́ bó o bá lè ṣe àmì ní ìgbà mẹ́ta. Iná ṣáájú Olúwa ojú àwọn ọ̀tẹ́ ẹ̀rín. Mọ̀ sọ́lẹ̀ kan náà, iná kó ti ọwọ́ ayé jáde lára rẹ̀. In the name of Jesus. Sit down. Mọ̀ ń gbọ́rọ̀ mọ̀mọ́ yìí ṣe ń dùn mọ́ mi. Sit down.
1: Ń gbọ́ bí mo ṣe lomi nǹkan.
0: Ẹ bá lomi lẹ bá rí tọ̀ ṣeréṣe.
1: Ìtọ̀ náà wá dàbí titẹ́lẹ̀ mọ́ wá ń ṣe sere torí tá à ń bá ti ń dín nǹkan tí mo bá ti wà ń bẹ́ẹ̀ ń mọ̀ tọ̀ ni àwọn èèyàn ó sì mọ rajà dáadáa wọn ò ní fẹ́ kí n dìde.
0: Tí ẹ bá ti ń tajà
1: ẹ̀yìn
0: ó lọ mọ̀ tọ̀.
1: Iná orí àpótí wọ́n bá mi tẹ́ aṣọ.
0: Wọ́n ti aṣọ lẹ̀ fún yín.
1: Tí mo ti ń tọ̀ yóò wà á dìde yóò ní á sásọ mi ti tutù ni màá nìyẹn ó ti tutù yóò àmọ́ aṣọ mi wà yóò fi má wà á rò.
0: Ní Nàìjíríà yìí. Ọ̀nàwó mẹ́lẹ́kẹ̀ tó lé abàdá àṣà. Òní ni mo gbé ìdájọ́ mímọ́ sọ̀kalẹ̀. Alágbára tó yọ ọ́ lẹ́nu. Inú ẹ̀mí mímọ́ yọ kọlu wá. Ní ìṣẹ́jú ka àtẹ̀wọ̀ yóò máa dún jọ gbàdúrà. Ayé le. Ẹnìkan ni kò ṣe é sùn bí kankan. Ọmọ tẹ̀ra rẹ̀ sà. Àtẹ̀wọ́ máa dún yá.

0: kúnlẹ̀ ìpàfẹ́ à ń lọ sórí Facebook. Mo ń lọ ẹgbẹ́ omi yín pàdé mi ń bẹ̀. Bàbá mi ń ṣe bẹ́bẹ́. Jésù yìí ń ṣe bẹ́bẹ́. Jẹ́ a tún gbàdúrà sómi. O ní tọ̀tọ̀ burúkú kan mọ́. Débi pé nìkan mọ lòtó ara rẹ. Agbára tó ń lomi àtẹ̀jẹ̀ rẹ tí wọ́n fi ń ṣòwò níbòmíì. Agbára tí ń gba àsìkí rẹ díẹ̀díẹ̀ mọ pàṣẹ kọjábọ́ kọgbẹ́ kọdàtẹ̀mọ́lẹ̀ in the name of Jesus Christ. Ẹ̀yin ọmọ Ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà nílé ẹja lọ Facebook ẹja lọ YouTube ẹja lọ sórí TikTok. A ní ọjọ́ Saturday ní ìlú Osodi ẹ̀yin ará Èkó ẹ gba wòlíì ọdẹ ani fún ani gba ni n ta bá ṣe láàrin aago mẹ́fà ìdájí. Nígbà tí ó bá fi di aago mẹ́sàn-án mẹ́jọ àbọ̀sí mẹ́sàn á parí. Bọ́ ọba pẹ́ dé àwọn tí wọ́n pẹ́ last week wọ́n rí pé wòlíì ọdẹkùn lè ti lọ. Èmi ẹ̀ waste time o. Ẹbẹ́ ẹwòye tí mo lò lórí Facebook nísìn. Ẹwòye tí màá lò lórí rédíò nísìn. Kò jù bá ń lọ. Kí là ń ṣe tá à ń dò? Ewé ńlá primary school ti ń bẹ ní Osodi ní agbára Ọlọ́run. Ibẹ̀ la ń lò ní ọjọ́ Saturday ní aago mẹ́fà ìdájí. Ẹ wo gbogbo ẹ̀yin ọmọ náà mú ọrẹ ìsinmi jáde. Ẹ ké bàbá mo fi irúgbìn ilẹ̀ fún mi nísinmi. Mú ìdá mẹ́wàá ìsinmi. Àmúgbẹ́ yín àkọ́bí ọmọ tẹ́ ẹ̀ tí ì san irúgbìn yín ìdíyelé yín gbogbo àkọ́bí màmá rúbọ. Ìbáàsí ọmọ tó ṣẹ̀ṣẹ̀ bí tọ́jú àkọ́bí rẹ̀ rú ẹbọ 1002 fún. Ìgbà tí ó bá fi di ọ̀la Friday mi ní sọ̀rọ̀ ọ̀la ni ó parí ọ̀la. So ká lè gbẹ́nu kún bẹ́ bí ògo ṣe ń jẹ́ ti Ọlọ́run. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ àkọ́bí ọmọ rú ẹbọ 1002. Ọlọ́run padà gba ògo mi jáde fún mi. Account number church rèé 19 66 36 38 73 19 66 9 1 9 6 6 3 6 3 8 7 3 Comfort Life Mission International Access Bank. Bí yàn bá sì wọlé ẹlò eléyìí 2017 42 90 47 2017 42 90 47 First Bank nìyẹn. Comfort Life Mission International ni o tun gbe jade. Ẹyin ọmọ Ọlọ́run ti wọn bi lónìí da. Ẹyin wo lẹyin náà mark wedding anniversary yin bi ti jẹta. Bémi náà ṣe ṣe. Ẹ máa bọ̀ wá kúnlẹ̀. Ẹnikẹ́ni wòlíì ẹsẹ̀ bíbélì wo la fẹ́ ka? Ìwé Job la mọ̀ ti síde. Ìwé Job, Job chapter 7 títí wọ 12. Ẹ kúnlẹ̀. Abẹ́ ẹ̀ wo bí gbogbo ẹ̀ ṣe ń lọ. Jésù la fún ni nísinmi. Jẹ́ wá gba Jésù kí n ṣe ìbọmi fún wọ. Lọ bá dẹ ní ìgbàlà. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run ti wọn bi. Ẹ̀yin tẹ́ mark wedding anniversary yín náà wá kúnlẹ̀. Mo gbé ọwọ́ mi sókè. Ọ̀rọ̀ bí ọpẹ́ kò ní tán nínú ìrìnàjò rẹ. Happy birthday to birthday celebrant. Happy wedding anniversary. Mo sọ́lẹ̀ kan náà fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ṣe àtẹ̀stímọ́nì. Nọ́mbà tẹ́ ṣe àtẹ̀stímọ́nì yín sí rèé 08081 65 66 Ẹ send the message yìí. Ire àtànú kọ́ bá yín. God bless you.
1: Sweetie, these people today active. Them they give me joy, no be small.